0: Ami ase Edumare. Bẹ́ẹ̀ni. Oh yes sir. Ìròde ìbànújẹ́ láíláí odòódì. Yóò pẹ́ lójú omi ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Orí mi sì ń kanrin. Bẹ́ẹ̀ni àwa Abiodun nìyẹn. Ó mi sì wà nù tírélà, n ò gbé délé ni. Ó ṣe mọ̀dé. Àṣẹ Edumare. Àmì àṣẹ Edumare, àmì wá. Bẹ́ẹ̀ni.
1: Abiodun máa gbóhùn ẹnu mi.
0: Mo ń gbọ́.
1: Ọ̀lẹ́ ṣe òwe bá.
0: Apò òwe.